0: Hello.
1: Ọmọ bọ.
0: Mẹ bá jọ wá. Gẹ́jọ àfi.
1: Ǹjẹ́ mi ti ṣe mini níbi àyàn àgbìn.
0: Ok.
1: Àti ẹ̀nà ẹ̀wọ̀ wíyẹ́ mu ẹ̀nà àbá ní ti ẹ̀bẹ̀ ẹ̀nà ẹ̀wọ̀ wíyẹ́ mu àti àkọ̀mọ́ àkọ̀mọ́ ọ̀yà.
0: Màá tọ́ nù bá.
1: The thing is from you.
0: Màá tẹ.
1: Ǹjẹ́ tu mú nà bá.
0: Màá tẹ.
1: Ǹjẹ́ wọ́n tẹ tu mú nà bá ti ẹ̀bẹ̀ ẹ̀nà àmọ́ ọ̀yà rẹ̀. Gọ́
0: ẹ̀wọ̀ mú ẹ̀wọ̀ mú